nílẹ̀ ń kọ́ máa tó ògó àkọ́dúdù jùpẹ́ ẹ̀tàn náà dò gbá. Àmọ̀ yéé mọ̀nà wà ní ilẹ̀ máa sọ gàdù ògú. Tòfin irọ̀ dòdónú mẹ́kọ́lọ́tàn ló gbọ̀n àwọn adarí tó division man. Bí àyí ṣe tó yẹ lọ́mọ̀ division de division wà tọ́ de lẹ́tí mo ti ní òun fẹ́ òun mọ́ but division wà tọ́ ilẹ̀ yìí tẹ́lẹ̀ sọ gáàsì nínú kọmọ tó yẹ rọ́kọ́dọ̀ ṣùgbọ́n aṣọ gàdọ̀ mọ́ nùgbónùgbó yín dà tí lónìí kún gbígbọ́ tán láró mọ̀nú aṣọ gàdọ̀ jẹ gbangba mọ́ dọ̀ nùfẹ́hùn tí tó fi nẹ́ bọ̀ òdìrọ̀ jẹ̀dẹ́ pépé dé yìí tí ló yìí náà dé nùfẹ́hùn lọ́tàn jẹ gbónú ètò àdé aṣọ èyí ṣe kúrá tó fi dé àmọ́ aṣọ gàdọ̀ aṣọ wúlá ní ẹlẹ́gbẹ́ tán jẹ gbónú jáwẹ̀ àmọ́ àwòrán homeka ho nùfẹ́hùn ilẹ̀ àmọ́ aṣọ gàdọ̀ wúlá ní ẹlẹ́gbẹ́ tán jẹ gbónú Philippi òta títán Philippi òta títán fọ ẹ̀tàn fọ̀tàn nùgbó mẹ̀lẹ́lẹ̀ tẹ̀rẹ̀ yín wíwọ́ pó nùfẹ́ òun pó dòtò yẹ̀wòkó kírísì tọ̀ndọ̀ bí àṣẹ yẹ̀tò yẹ̀wòkó dọ̀ yẹ̀tò yẹ̀wòkó kírísì tọ̀ndọ̀ mẹ̀lẹ́lẹ̀ ga kírísì èèpẹ́ lọ kírísì wọ́n gátọ̀ mẹ́tọ̀ lọ kírísì òmẹ wíwé òmẹ ló pàkàn fi jùpẹ́ ọ̀tán lọ yìí sọ tán jẹ gbónú mo sọ ìyàwó kírísì tọ̀ndọ̀ yìí yìí nù fẹ́ òun pò wíwọ́ pò gbódò tó ìyàwó kírísì tọ̀ndọ̀ mẹ́lẹ́lẹ̀ ga sún omi dàgbé mi afọ́fọ́ tọ̀nùkún ló pọ́ tọ̀dí mẹ́lẹ́lẹ̀ nà yín wíwọ́ dò tó ìyàwó kírísì tọ̀ndọ̀ ẹ máa yín sọ nù gbó mi gbá ẹ máa yín sọ nù gbó mi mọ́ yìí sọ tó nínú nà dó inú kún bí adága ọ̀gánṣe paul apostle ebile pọ́n kílẹ̀dì apostle dáhó rán òkò sílẹ̀ paul apostle ẹ wá tó dìdọ̀ ló gbọ̀n jọmíọ́ jẹ́kọ́ ẹ̀tàn dàlẹ̀ yín nu ẹ̀ náà yín bọ̀ jọmíọ́ jẹ́kọ́ ẹ̀tàn dé yé nàmí ẹ̀ ẹ̀ máa ètò vọ́mi gbá náà tẹ́tù ǹjẹ́ tó kíláàsì ṣoṣo ó gán yéwu mẹ́ pọ́ bọ̀ yéwu yéwu apostle ẹnìyàn yìí bẹ́ẹ̀ yóò mẹ́pọ̀ tó pọ́ àwọn kan ètò àzọ́mẹ̀ tí ó ga ẹ̀ máa ń yẹn wá mọ́ ṣègbà àjọ mìíràn yìí ná mi lọ́wẹ̀ torí ẹni ó tó gbẹ́tọ́lẹ̀ pọ́ tó kó sílẹ̀ mi yìí ń tò ní dọ́dọ́ paul apostle ẹ̀yìn dọ̀ mi wá ẹ̀dọ̀ paul apostle mẹ́ gbẹ́tà lọ́pàtẹ́ ka ń wẹ̀ bọ̀ yìí tó yẹ̀wò kó dọ̀ yẹ̀wò kó nù fẹ́ òun tán tó division yìí tán lẹ́mẹ tó nu èyí tó tó dídọ́ lẹ́mẹ yìí náà tó nukun bia na bọnu tó kó dọ̀ jagoro paulu go tolí nu fẹ́hùn yìí tán lẹ́wọ́ tu òwalọ lẹ́sìn òwe tàwé àtàn òwalọ tàwé àtàn àfọ́ẹ̀tàn kandé nukun ẹni tọ́ àfọ́ẹ̀tàn kandé nukun ẹni tọ́ tó gbọ́ jésù àwọn tó gbé òtò lẹ́pọ̀ wẹ̀ bla kpilido pọ nado se ko jukwe retan afatan kande atan sheba wona na jule mo agunda ko lelo ko me yetan gona adi aha pon mo ye mo ki kolo division latan ye mo do ogbeto ko si elepo ye be de pili ye tan son file po bo wa gbeto le po ye be de pili mo bo de jule mo mele ye gona adi yé gọ́ná àmọ́ ẹlọ yé homẹ yé tán gọ́ná àdè yé sọ tó kó dọ̀ dó ònú kè yé dọ̀ sán ònú pọ́ọ̀lù tán mẹnilẹ́ go yé tó kó kó gúnlẹ́kẹ́ bó sọ tó nùzàn yé tó nùzàn pọ́ àfọ́ẹ́tò kandé ẹná tìrò pó àfọ́ kandé tìrò pó wùlẹ̀nulẹ̀ pọ́ọ̀lù pó bánábà pó dọ̀ kó màá dìbò nùfẹ́hùn màá dọ̀ náà gúnlẹ́ àlè ọdọ mi ni nùfẹ́hùn màá dọ̀ náà sinmi lọ́dọ̀ kó dọ̀ tó mẹ́ ọ́ nù èyí tó di dọ́lẹ̀ màá dọ̀ náà sinmi lọ́dọ̀ àgọ́jẹ́ ló nù èmi tó pínpín lẹ̀ dàlẹ̀ ló gbọ̀n nù èyí tó di dọ́lẹ̀ dàlẹ̀ yẹn náà tó pínpín lẹ̀ o tún mọ nu yìí tán àgọ́ tán lọ yìí ló ń yúnrán lónú èmi ń dọ́lẹ́ mi ẹni màá náà gẹ̀mí zùnú ti kọ́nà ní ẹni màá dọ́nà ló gẹ̀mí gòdò bọ̀mí náà dọ̀ha ẹni dọ̀ nu ẹ̀ yìí tó ní ní gbọ̀ngbẹ́ sánchez dalí ẹni dọ̀ ẹkọ yìí dọ̀gbọ̀n yẹn dalí bí ẹni dọ̀ mọ̀wẹ́ màá sọ dọ̀kúlẹ̀ bà màá sọ láyẹ̀wé kó bà màá sọ ìjẹ́ òkò sí ẹlẹ́dẹ̀gbẹ́rẹ́ bà màá sọ wà àzọ́ndà ó sunkánú ní gbà
amon nwe to ile e ma do na lo kun ale do mi ni ye to na lo zin mi do do wa do ten ye to men no gbonu vohun ye ton dale bo end of mi do kodo.